Olúwa tí ó lágbára ní ogun ẹgbẹ́ orí sókè ẹ̀yẹn lọ kí a sì gbé yín sókè yín lẹ̀kún ayérayé kí ọmọ ògo kí ó wọlé wá ta ni ọmọ ògo Olúwa lọ́rọ̀ ọmọ ogun òun náà.

lọ sínú rẹ̀ nítorí tí ó fi ìdílé sọ́rẹ̀ lórí òkú ó sì gbé ká àwọn ìṣọ́ omi ta ni yóò kú orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró.